àwọn àbókí wọn tẹjà wọn ti pẹ sórí ni wọn kí wo tẹlẹ ni ẹ kí ká pépà ni àtàbà pé fọ ìkẹjà pẹlú tẹlẹ àwọn àdékẹta lọgí instagram àwọn àtúnwò ìfúnpẹta ọyẹ fún wọn lẹgbẹgbẹ ọyẹ fún wọn lẹgbẹgbẹ. Oye fun won legbegbe fun won jebu se wegbegbe oye fun won legbegbe oye fun won legbegbe.

bọ̀. Àwọn nìkan wà mí ní London mò ń bọ̀. Báwo ni wọ́n ti kọrin tí wọ́n ṣe ní bọ̀? Bàtì ẹjẹ́, my friend bàtì ẹjẹ́. Àlọ́ ìdìgbé mo ti wà ti tẹ́sẹ̀. Àlọ́ ìdìgbé mo ti wà ti tẹ́.